0: frɛ wo so yɛ no bɛkasa pɛpɛ amen
1: amen
0: kɔso bɔ mpa yɛ
1: yes
0: obi afrɛ hello adeɛ atikɔ yɛ mɔ mpa yɛ
1: yes
0: yɛ ka kyerɛ sɛ obi biara a ɔpɛ awoɔ
1: yes
0: ɔpɛ awoɔ na awoɔ ne ma no